0: fọ̀chán lè máa obìn kọ́ mẹ́.
1: Mila fọ̀chán lè máa obìn kọ́ mẹ́ fọ́ndàgbé fọ́ngbàkúdó làmẹ́sẹ̀ fọ́ngbàkúdó àwúyáyá lè kẹ́lẹ́ lẹ́fẹ̀ mọ̀ bí ẹnu sì mú ọjí mídú àpé ní tọ̀hún náà ló àgbẹ̀ gbọ̀ngbọ̀n kẹ̀mí gbaná mi ń dékẹ́ yàtá àpépò yìí mìíràn dún ní gàsí àgàmì lódì sí àdé kèye mẹ́lẹ̀ wọ̀n náà mi àtá lókù ẹmú sọ̀nà lágbètọ̀ ẹyà gbètọ̀ bí nájì gbọ̀nà bí àwọ̀ ẹ̀yẹ pé àwọn wọnà gbọ̀nà tọ́hún náà tó yá dàpọ̀pọ̀ kèye mẹ́lá sọ ebi ń dé pépé kò lè jí sí gbọ́ ẹ lásán dó àlọ́mẹ náà tọ́mọ̀ dàté bí ẹ̀là pọ̀pọ̀ agodo ẹ̀yẹ náà pín kọ́nyẹ̀ bẹ́ẹ̀ tọ́ gbé san fún ẹ̀yẹ tọ́ túbùlù gablù lásán sọ̀kọ́ ìgbèwì dọ̀
2: lásán ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ nkẹ ti ola be o ya epo ma nkẹ ti ola be o ya epo ya yin gbe ga be na mere pe pe npo yo ni pe ma do ah o no bi ble o de fe yo wa ma we do na mi fi o ene do be kuku no cha a mere pe pe nto ma te wa la si o wa mu wese nkan o ti be to goju kwa fo yore de ka o gbongbon soso ke gbongbon no bi si le gbongbon ni gban duro a wo pe pe mi to gbe nfo no yore nto mo le opérationnel 24 heures sur 24 toujours imiter mais jamais égaler l'homme égal à lui-même simply the best
1: ape ni mo ba me akogore ka ke potole mo ja paso ko fa futo le feu ki balet mo da tv la popia godo yo na pin konye be alla sariki mu mai mo go fa fala wi no bio nkan je be agbenua e kele me chemi agbo mi si agbe chu pa tara

0: Pọ̀chọ́lẹ̀ máa ó bẹ ń kọ́ mẹ́.
1: Mi la fọ́chọ́lẹ̀ máa ó bẹ ń kọ́ mẹ́ fọ́ndàgbé fọ́ngbàkúdó lamẹ́sẹ́n fọ́ngbàkúdó àwúyáyá. Mi lè dúró àpé ní màsímà akápò kẹfà kankan jùkọ́ bẹ́ẹ̀ yẹnami zàndé yà lè yòvó gbé mi à. Mi tí wọ́n gbọ́ bá wà mí kì í. Mi sọ́nà àpá pọ̀chẹ́pọ̀chẹ́ sọ́nà náà mi kì í mi dúnà gbé náà Amẹ́ríkà kúdó èvèdíà. Àgbẹ̀ akẹ́ mi lè bí ẹ̀ ná àwọn ètò babu àgbẹ̀kọ àwùyọ́. Ke le se mi mi ko le Paris be anyigbanjira awito professeur de batonu be donc ko yigba kudo be pour me pa takiki ambe keke a ne ejeji ne mi a do me to desire ato babu no le se mi ko a azan ponyo no le tepe ko le se mi ko alo
2: agbe agbajo mi le bi ene tata eva le kaka bemeda eva eva a me vere be bi agbe ya no lo
1: Homme la pour caramel 91 36 63 75
2: 90 86 35 35 Eblou.

0: Mẹ sọ pé takùnrin ẹ̀sán dẹ́kẹ́ mẹ́tọ́ sọ ẹ̀ fáfá ẹ̀ ń bí ọ ní pòmìnir pépé ní káwọn gbọ̀ngbọ̀n sọ́sọ́kẹ́ gbọ̀ngbọ̀n nọ́mísílẹ̀ gbọ̀ngbọ̀n ní gbàngbọ́n tó gbójú kọ́ mi peace and love.
1: Àpé ní mi àdìmẹ́tọ́ de sí ẹ̀ kí Yomi gbà kó àmọ́ kò jí ayọ́bọ̀ yé ẹ̀ka jáná mi àdìmẹ́tọ́ de sí ẹ̀ rẹ̀. Àpé ní ma sì mọ akápò kí wàá kankan jukọ́ mi yàrá mi lè yòvó gbó mi. Àpé ní tòmọ́ àdá tẹ́bí képo wọ́n lé àpòpẹ́gọ́dọ́ àpé ní mo bá mi sí àmì náà kó ngò rè káàkì pọ̀tọ́ lé. Anyigbadiya akpene ayida kele miyagbɔ lɔkɔ mɛ oye na pinkɔnyi be tɔ gbisan fu ne agbegbɔgbɔ lɛ esun deke gadeya milagba adogole fɔdagbe bi wɔna mɛ vawotɔrɔ yɛ ne po ganiya miladogole agbadza bɔbɔbɔ nɔviwo nkekeya ne jɛjɛra miyadumitɔ de siya de baba yi.

mẹ́mẹ́ kọ́lé kánẹ́lẹ́ pẹ́ mọ́ bẹ́ẹ̀ ló ti mọ̀ yá mi tó gbẹrú rọ́gbà kú tó kú dúró kú dọ́ tọ́ o pàṣẹ kékẹ́. Ale mi le jọ mi ra mi n'o kun mi ẹgbàtí mi àjí kánẹ́lẹ́ pẹ́ mọ́ bẹ́ẹ̀ ló ti mọ̀ yí. Adamu. DG Comi, ẹyin transité gan de kan, à n'o le sèbi ẹmi kọ́ra jẹjẹ. Mi tó gbé náà le kanalẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀rù sì mọ̀ yí le agbadza kúkọ̀ bọ̀ bẹ́ẹ̀ wọ̀ náà yà mẹ́à. Òṣùwọ̀n lẹ́jẹ̀ yín náà wọ́pọ̀ akókò omi tọ́ kékeré. DG Comi.